0: 15 million.
1: 15?
0: Yes, sir.
1: Million?
0: Yes, sir.
1: Ha.
0: Mo wa bere si wa si church emi ati yawo mi la ma wa bo ko wa le ni
1: loni
0: beni sir. So o wa de level kan to ye pe enikan ti mo je ni 5 million oro yen ti di tolopa
1: ah
0: to fi wa je pe o gbe mi lo si police station o wa mo ti ma ngbadura ni bi dandan pe kolorun se ise iyanu ti ma fi rowo yen san but olohun o gba ona ti mo ro npe olohun ma gba
1: ogbona bi teyin fokan si
0: ba rara
1: aje npase mi o mo ye gbese ti nbe lohun emi o si mo nto fe olohun gbogbo ona enikan ni ko si ami yo gba ona bomi yo si o e ki gbe ni baba gbona bomi yo si mi
0: so mo ma gbadura ibi temi fokan si ni pe boya olohun ti e pe fun mi contract ti ma fi san
1: gbese
0: yen ẹgbẹ́ mi kan dẹ̀ wà tí mo mọ̀ pé ó capable láti fún mi ní 100 million
1: church
0: but kò wọ́n ń ṣe tó lúwojú mi mo á ọ̀gá ok ó dẹ̀ yẹ ká lọ rí wọn lórí ọ̀rọ̀ yìí but dádì mi ní ká máa lọ along the line ọjọ́ kan wà tó yẹ pé ijọ́ monday lọ́jọ́ yẹn ni wọ́n ti plan pé wọ́n máa gbé mi lọ sí yagunku lórí ọ̀rọ̀ 5 million tí mo jẹ́ èèyàn kan wọ́n ti plan Olorun wa lo ADC to the governor of Oyo state.
1: ADC to the governor of Oyo state. Iwa
0: o kan wa si station yen ni mi de se ma lo station yen o wa wa lo wa DP wa ni koko wa gbo nkan to sele o sa wa mo sa salaye fun lo wa get to know pe o mo egbon mi all of a sudden lo de pe egbon mi yen iyen de wa la America o wa ni ko da ejo yen duro di ohun
1: ha
0: pe òun máa fún wọn ní owó yẹn ọlọ́run dẹ̀ bá mi ṣe ó san gbogbo owó yẹn without stress owó yẹn ló dẹ̀ jẹ́ major one tó ti fún mi ní blood pressure
1: nínú kíní
0: nínú gbogbo 50 million owó yẹn ló hit mi jù tó tún hit dádì mi because true dádì mi mo fi gba owó yẹn lọ́wọ́ ẹ nìyẹn so ó ti fún dádì mi ní blood pressure ó ti fún mi blood pressure ó ti fún mọ́ mi blood everybody ṣá ń gbàdúrà lórí ọ̀rọ̀ owó yẹn kó tó adé pé ọlọ́run gbé ẹni yẹn dìde tí owó yẹn fi 5 million fi jẹ́ sísan
1: ó san 5 million
0: ó san 5 million nínú gbogbo owó yẹn
1: ẹ̀yin ọmọ pé ń bọ̀ ń bẹ́ o
0: èmi yẹn mọ̀ pé adc mi bá mi ṣe ẹ̀mọ adc yẹn rí
1: àmì ìmọ̀nàbí tí ó gbé ọ̀rọ̀ ẹgbà tó bá ku ìṣẹ́jú kan kí ìtọ́ oníyẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ̀ tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n ní kọ̀ tán dì rẹ̀ sí àmì dáadáa ọlọ́run òjijì yọ yọ sí ọ mo ní kí ọlọ́run òjijì kọ yọ sí ọ kí ẹ̀mí mímọ́ kọ́ bí ọ wò yóò pè ọ níjà lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́ intangeli rẹ lè ṣe nìyẹn nígbà tó kù kíkí ní kí tọ oníyẹ̀yẹ́ ó gbẹ gẹ́ngẹ́rẹ́ tó ẹ̀sìn olóhùn sì yọ ẹ já lọ church ẹ̀yin tẹ́ bá fẹ́ join wa ẹ bá wa ń bẹ̀ láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè church ọlọ́run òjijì níbi gáràjì yẹn ṣà má mi ní tàn yín jẹ òní lónìí jẹ ìsìn kan péré láṣẹ lónìí ọjọ́ wednesday ìta bá ti lè parí títí 10:30 ẹ̀yin àyànfẹ́ oníkálukú ọ̀lọ́ sinmi àwọn àwọn biribiri o now ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá àní ṣe sábìsì rọ̀lẹ́ lónìí gbogbo ṣe ń jẹ ti ọlọ́run a ṣe parí 7:7 ni and kí wọ́n mọ́ tàn yín jẹ gbogbo ẹ̀yin àyànfẹ́ ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ mọ́ ni gbàgbé fún ọ ẹ wo mọ̀mọ́ yìí náà.
2: orúkọ mi ni nafiu kayat.
1: nafiu
2: lukayat.
1: nice.
2: mo dúpẹ́ fún ọlọ́run ọba pé ìgbà tó di october 1 ọkọ̀ mi pé ẹ̀yìn kan fẹ́ ra mọ́tò fún ọkọ̀ mi so nígbà tí mo wá sí bíbá yìí bàbá mi sọ pé nǹkan tí a bá fẹ́ kí ọlọ́run ṣe fún wa kó tó di next year mo wá gbàgbá pé kí mọ́tò ọkọ̀ mi kó jáde ìgbà tó di ní october 2 ọjọ́ kejì jọ yẹn ní ọ̀sán tọkọ mi ṣe pè mí yẹn pé ọ̀gá àwọn tó fẹ́ ra mọ́tò fáwọn ń pé ó ti rà fáwọn mọ́tò 41 million fóònù ni so torí àwọn tipa
1: ni
2: fóònù mọ́tò tipa
1: sísá ya
2: bẹ́ẹ̀ ni
1: ó ní o
2: so ìgbà tó ju wednesday tó lọ òun ni a lọ síbi bẹ̀ tí wọ́n ṣe ròyìn ọ̀gá yẹn pé ọ̀gá yẹn burú tó bá ti débi bẹ̀ kó sá kúnlẹ̀ sílẹ̀ mo se gbe ororo niyan
1: ti mo se
2: anointing oil so oko mi na lati 22 yen lo na tin lo anointing oil tori won kin da ki yen ka wa si church tele tele won ma so pe
1: gbogbo won ra moto fun won wa fi yin le
2: no igba ti ko to di pe won fe ra moto fun won leni e ti so fun o ti promise won ti pe ti pe so bi ki won de bi be ko so pe ke se wa mo fe gbe fun enomi ma gbe fun o sa hun igba to wa
1: oyi won
2: ti o se fun won ni anointing oil niyan pelu ta ba tin lo Jesus ti won ma ran mi lomi won e ti fe gbo gbogbo kan ba yen tele tele so o ngan won ma ji mi pe ah se lo se hun se hun ni mi o lo baba re ni gba gbowo moto o ma fun mi lowo moto awon ma ji mi ni daji nko ya tete na
1: lo ori odo baba
2: re ori sodo bibe so won e ti fe gbo tele tele sugbon ni isin yi mo dupe fun olorun oga won yen o se so fun won pe ki won mo gbe moto yen lo 41 million ni won ra fun won nbe ki won mo dawo pada
1: die die
2: on gan lo pe mi pe kin bo won se testimony re awon yan send je si mi ni isin yi pe ki ma won se testimony
1: re lo ba n se testimony
2: ben
1: oko yin ti bo npe eni mo fe ro oko yin sunday na ko e bo se joko se ri be se ki gbe mo dide wa kan lanu wa pe baba ebi baba e ni baba mi iwo ni baba mi Jesus sanu fun mi baba to wa su sikeje mi na ki gbe baba sanu mi hallelujah bi mo se ki gbe niyan so ase baba kan wo mi bi mo se wa sin baba yen lo o kan ko letter si mi ni o ni mo ti fun yin 100,000 ke lo fi ki yawo yin o fi ba yin se be emi ni n ba wi e mo pe won wo mi won ni mo wo yin ni isin won kan send e mo kan use text message ah mo ni baba inu service mo wa o when you say you know that, eh? You wanna, ma send this yo. What can send when they send it then? In this, in like what send 100? You will be banned. You know, or betting just on this send in the 100. So if you must say you won yet, more can go back be apere the you. And you may walk on Bambi. Kill you. And you thank you. And you 100 Bambi. Kill you. Don't shoot. A lot you don't know before. Mon nawo si bangbe kan yen wa nbe lo truck yen si
2: yeah
1: bombo bombo mon nawo si fun oko yin ko ni jam lo we lasiko to ba ti bere si fi sise e ni mo ibi mo o da se yes
2: igba ti yun agbede ni ojo Thursday so igba to jojo Saturday o mi 77 yen ati holy communion mo wa da si fun awon won wa ni o ni ma kokko fi fo moto yen nu o na lo de kokko fi lo fo nu so ijo Monday yi ni moto yen se wa bere ise
1: o ti bere ise lati ni jeta
2: ben
1: yo mo mu wa o
2: amen Jesus
1: eyin go change the tension wa
2: amen
1: e wo bọlọrun mi se nse angeli tan won si tun le ran si o gbogbo awon ti mo nso yi won angeli si won ni o Olorun oba ngo ai mo yejo to tin gbadura pe Oluwa mo fe en ti o fun mi ni car instrumental ti mo gba ni instrument be se mo so bo leyin adura ta ba gba loni emi mo jeri emi mo jeje pe ma fun awon 3000 ni anointing oil lagbara Olorun ni church loni baba tin jade enikan ni mi o ti gba paper temi na o ti ma so sinu omi Olorun ba fun oni agbara lati join eni kan ni bo ni prayer wa lori Facebook loni 6:30 na ni e ba wa ta n se prayer lo one church a wa nbe lagbara eni to laye atohun ori Facebook atori YouTube nikan ma wa laaro yi e si jamo wo pe yan wa lori TikTok na eje mo fe le se lo ago me eje so pe gbogbo eyin te ba fe wa si service loni e tete de church ni ago mejo e ba wa nu adura bo de meje bo de mefa bo de marun o ba wa nu sosi igba jo ba bi e kuku ji ade ni meje eyin te ba nbo e mo ba wa nbe e mo ba wa nbe yago to ba di but isin kan pe la se yo si pari si 10:30 loni eje mo fi le se lo engineer
2: mo dupa lowo olorun
1: lasi oyin bi de tin wu soro
2: ana ayoni lati matogun leko
1: de ti wa
2: ben
1: nice
2: mo dupa lowo olorun bi pe olorun ba mi koro ile ila ko pari
1: lati odun senti tele
2: yara kan ta ti ko lati 2009
1: le ko yara kan
2: ben gba to wa di 2022 mo wa fe send di 8000 sojo odun oja odun lona laro
1: okay
2: mo wa mu iwe ta fi ma send owo majemu bo mo pori e ni mo fi ile mo ba send e
1: e ba send 8000
2: sibi
1: lowo ba bo lo sosi
2: lowo ba bo ti sosi
1: mo
2: ba bere si ni ro pa kini mo wa se bayi olorun ta lo fe ba mi gba oja jade mo sa bere si ro nu mo ba
1: jade nta
2: e gari elubo
1: le mo ta 8000 wa yo ku nu e
2: mo sa se ba mi gba lojo na niye ni mo ba pe omo mi okunrin kekere mo ni mo fe send owo ti ọjà o pe church ni mo de se mistake ti mo send e si o o ni ki ma worry o ni gbogbo atijọ ita ti nta na kini kile se nbe
1: church
2: mo ba dupe lowo olorun bo mo yin sa se bere niyan lati 2022 mo bere si ni ba mi pari ile yi
1: se pari e ni
2: a ti pari e o a ti ko sinu e
1: e ti ko tan
2: se
1: owo te se si san si wọ́n mọ̀ ti fọ́ ní ìṣe ìyàwó ẹ̀ báyìí wà á mọ̀ mẹ́rin ní bá

0: ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn ohun tí ènìyàn bọ́ ṣe láṣejì ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀ ọlọ́run mo sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkùnrin rẹ̀ olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe kò ṣeé ṣe kan yẹn fi hàn mí yẹn gbogbo kò ṣeé ṣe ayé rẹ n tí wọ́n pè ní mistake mistake mọ̀mọ́ pé àṣẹ ni ó parí iṣẹ́ gbogbo kò ṣeé ṣe rẹ gbogbo àṣìṣe rẹ sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lọ̀rọ̀ rẹ gbọ́ màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín ẹ̀dùn ní mọ́tò sọ́mọ tó bá yín kọ́ ni ẹ̀mú wa kò ní wálẹ̀ àwọn yòókù náà ò ní wálẹ̀ onú ọ̀jẹ̀wọ̀n mọ́ o ó ṣe gan o nice gbogbo ẹ̀yìn ara lé ìwọ náà jẹ̀wọ̀n mọ́ ẹ̀wọ̀ tó mú testimony ìyá yẹn jáde mi ọmọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mọ̀kútó látò wángẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí ẹ wo mi ò tiẹ̀ léròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn kan ni wọn ò rí áńgẹ́lì èyọ sí wọn kì í ṣiṣẹ́ kankan fún wọn ẹnìkan ní kí ló fà á torí pé wọn ò tí ì di ajogún ìgbàlà nínú ìwé hebrew chapter 1 verse 14 bí bíbélì ṣe sọ́nà mo ṣe jù lẹ̀ yẹn ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọni wọn bí tí wọ́n máa ń ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà áńgẹ́lì ó wà dọ̀ rẹ ó lè mí fi ń bẹ̀ yín o ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ ọ dá jésù olúwa mọ̀ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà òní lọ́jọ́ àánú ẹja lọ church ẹ̀yin 3000 kan tí mo ti sọ ìlérí fún màá fún yín because a tún lo àánú tí wọ́n yìí a sì tún lò lónìí náà a sì tún lò bí ògo ṣe ń jẹ ti ọlọrun títí ọsẹ yóò fi kanlẹ ni àwa ti dé chọọchì látànà tuesday so ẹyin tẹ ẹ bá ń bọ láàárọ yìí náà ẹ máa tètè bọ ẹ dé títí 6:37 nígbà tí ọba ìdí 10:30 a ti kúrò ní chọọchì and mo gba ọlọrun gbọ pé ó ní ọjọ àánú wà ara àánú gbà ẹyin wo lẹ fẹ sanre àánú ẹyin tẹ ẹ rí ìdá mẹwàá lánàá tó owó lánàá san ìdá mẹwàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú ọlọrun jọ jáńgẹlì mi ó ṣàánú mi ìjọ kan lọ kájú àdúrà account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú 1966 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde bí ìyàn bá wọlé ẹlu eléyìí 2017 42 90 47 first bank nìyẹn comfort life mission international ló ní ó gbé jáde gbogbo ọmọ ọlọ́run ni kò rúbọ àánú mo ti máa sọ tó bá ti dọjọ́ wednesday báyìí mọ́ fọre àánú ṣeré ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà ẹ wá kúnlẹ̀ wá dọ̀ bálẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín kárángẹ́lì sí yín ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé psalm láti 31 títí wọ 36 psalm 131 títí wọ 136 ó ní àríwẹ̀ ìparí ìwé sam ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yìí ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín tún ọ̀rọ̀ ayé tó ń bá lọ yìí oríire ni wà á ṣe wà á gbádùn ayé wà á tún gbádùn ayé tí ń bọ̀ ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́ márèèjì rẹ ò ní dàrú tún wáyé bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá ọ wà rí pé ayé ọ bẹ̀rẹ̀ sí í san ju ti tẹ́lẹ̀ lọ happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 08081 71 65 66 ẹ send the message ire àtàánú kọ bá yín you are blessed it is well with you.
1: Attention, all business owners in Benin City. Are you looking for a powerful platform to promote your products or services?
2: Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With our diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.